or

0: to miss out. These are forbidden areas.
1: Holiness within our

0: kò sí àkókò
1: nínú
0: tá a wà ṣe
1: a
0: padà sọ lọ́rùn wa a ó kìde a ní
1: ọlọ́run
0: èmi rèé lómi lómi lómi lómi olùfẹ́
1: ọrùn
0: sọkún
1: ṣéun ṣàlàyé
0: ìtàlẹ̀ mi yóò rán àkíkà ni yóò ti lọ
1: fún wọn náà fún sọlú wọn dàrẹ́
0: ṣe
1: we bring joy and happiness back to God's evangelism.
0: Thank you.

Thank you.

I'm not sure.